fiyawo ẹni fiyawo atọmọyin ẹni fi iṣẹ ránṣẹ o tọmọ sọ pé oògùn lẹ ń ṣí good ẹtẹ mímọ ẹ pé mi ò rí yín mo ń rí yín o torí pé mo máa wá sí jesus tì gbogbo nǹkan tó yẹ kí n ṣe ni mo ń ṣe ìdámẹ́wàá o ọrẹ o gbogbo ohun tẹ máa ń pè yín ni mo ń ṣe tó nígbà tí mo ti ríṣẹ́ yanu mi ò pa 77 jẹ o tẹ bá sọ pé iye báyìí èmi náà máa fi kún lápò ara mi torí pé mi ò kí ń gbà yín gbọ ẹtì mo gbà yín gbọ tí lọ dé ọrùn rẹ máa pé bẹẹ ṣe ń ṣe láyè fún wa ẹ padà ṣe lọrùn fún wa o àní sọra wa nu bàbá mi ẹ tẹsíwájú o ọlọ́wà lè jẹ́ kẹ́ darúgbó wòlíì o ẹni ṣòro dànù ní orúkọ jésù kristi olúwa wa.

lọ́run ni tí mo ń pèwé Ọlọ́run bámi pààrọ̀ ilé yìí. Ẹ wá sọ nígbà yẹn nínú prayer ìdájí tẹ máa ń ṣe nínú programu ẹni àwọn kan o ilé tán gbé kò tẹ́wọn lọ́rùn o hàn o Ọlọ́run gbalẹ̀ fún mo ní èmi ni o èmi ni o. Oṣù kọkànlá ọdún 2025 tó lọ yìí Ọlọ́run gbà lèmi fún mi ó wù mí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kì í ṣe ilé tara mi. Bàbá mi mo fẹ́ kí Ọlọ́run kọ́ ẹ bá mi gbàdúrà kọ́ Ọlọ́run kó pèsè ilé tèmi fún mi bẹ́ẹ̀ dé èmi tọdún tó bọ̀ mo fẹ́ ṣe inú ilé tèmi. Bàbá mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi gbé testimony mi kí n lè ṣe báàdì tèmi tọ̀tọ̀ ọdún tó ń bọ̀ nínú ilé tara mi. Ẹ bá mi gbàdúrà Ọlọ́run pè yín a máa ó tì mí lẹ́yìn o kò ní padà lẹ́yìn mi àtìlẹ́yìn ọ̀dẹ́kúnlé lórúkọ yìí sojú ò ní sẹ́yìn o. Ilé ológo ni ẹ bàbá ilé ológo ni ẹ ilé papọ̀ ẹ adébẹ̀ gbogbo wa adébẹ̀ ẹ ní so ilé ológo nù ìpè yín ọláyín òkè lówó ẹ ní rẹ láéláé torí pé mò ń jẹ gbádùn mò ń jẹ mọkúndùn tó wà nínú ìpè yín bàbá mi o ìgbà tí mo ti wọnú ìpè yín tó ń dojú fọ́ọ̀n ni mo darapọ̀ mọ́ ìpè yín mi kó dà mi ò lálàsí kankan torí pé ọlọ́run yín ó jọ mí lójú nígbà kí n tó dọ inú ìpè yín ebi pa mí ìyá jẹ mí ṣùgbọ́n nígbà tí mo ti wọ inú ìpè yín báyìí o kí n mo ti wọ inú ìpè yín o kò sí wàhálà náà máa mú ìyàwó mú dààmú ó mú dààmú kúrò níwájú mi lórí ọmọ lórí ara mi lórí ọkọ mi ọlọ́run ò ṣe o ẹ bá mi gbé testimony mi ṣe o bàbá mi mo dúpẹ́ ẹ bá mi kí máa máa o jésù olúwa wa amen.

0: Hello, bàbá mi, ẹ káàárọ̀ sà. Èmi ọmọ yín lórí afẹ́fẹ́ ni ọ̀ láti ìlú Èkó. Èmi náà mà nẹ́rìí inú omi tí mo wẹ̀. Lánàá lèmi ẹ̀ṣẹ̀ wẹ omi tèmi lánàá Tuesday. Ìgbà tí máa wẹ omi ẹ ní ọjọ́ Monday, òjò ń rọ̀ sí omi ìlè jáde mi ò wá wẹ omi ẹ mọ́. So àná Tuesday ni mo wá wẹ̀. Ìgbà tí mo wá wẹ̀ lánàá tí mo wá lọ débi iṣẹ́. Àbí fún àwọn tó ti pè mí tẹ́lẹ̀ lọ́jọ́ Monday pé àwọn fẹ́ fún mi níṣẹ́ kan kí wọ́n á ṣe kí á ṣe mo débẹ̀ mo pe nọ́mbà wọn lọ. Mo tún wọ́n pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí tí máa fi padà sílé ọlọ́dẹ́dẹ́ wà ní Wednesday mi níwájú iṣẹ́. Bàbá mi lójijì ilé ẹ̀kọ́ bá pè mí pé kí wọ́n bá òun wo mọ́tò òun bá lọ wò ó pé kankan pariwo ńbẹ̀ mẹkáníìkì ti ṣe wọn rí ṣe ń bá lọ gbé mọ́tò yẹn. Mo ṣàdé gbogbo mọ́tò dé ṣọ́ọ̀bù mo tu mo wò kán tí mo lè ṣe ń bẹ̀. Mo dé padà báyìí kí lè ṣe pariwo díẹ̀ díẹ̀ ọ̀la ẹ̀mí ẹ̀kọ́ sọ fún mi pé kí n filẹ̀ òun ti ṣe. Mo bá filẹ̀ ìgbà tó jù ọ̀lẹ́ tí máa start mọ́tò ni máa di mọ́tò padà ariwo yẹn bá lọ. Gbogbo mọ́tò dọ́lẹ̀ tó ni mọ́tò òun náà tó start ẹ̀ ó wò ó ẹ̀ dùn pa bàbá mi. In fact Ọlọ́run bẹ bi tàtijọ́ àwa lásán bàbá mi tàtijọ́ mọ́ ẹ ṣe bàbá mi ẹ ṣe o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìtọ́sọ́nà yín lórí ayé wa ẹ ṣe o bàbá mi. Ìpè Babalọla ò kú ìpè Comfort Life ò ní kú o ẹ ṣe o ẹ bá mi kí máma o mo dábọ̀ o.
1: Èmi ò jẹ́ fògó rẹ́fẹ́ lómìnira orí wọn ẹlẹ́gbẹ́.
2: Gbogbo ẹ̀yin oní graduation mo ń bá yín yọ̀ lónìí o. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àwọn kan ń graduate lónìí. Ẹnikẹ́ni wọ́n ń graduate ní fundamental class wọn. Wọ́n ń graduate from the fundamental Bible school lónìí o lónìí. Ìgbà tí wọ́n bá fi di aago bíi mẹ́wàá sí mẹ́sàn-án wọ́n bẹ̀rẹ̀ ìpàdé tiwọn lónìí Rabaji gan. Ìwọ náà lè wá gba fọ́ọ̀mù tiẹ̀ náà. Àṣírí ni gbogbo ẹ learning precede reigning. Ọlọ́run fẹ́ lù ọ́ Ọlọ́run fẹ́ lù ọ́. So ọmọ technical know how ni báwo ni èèyàn ṣe máa ṣe opportunity ńlá lónìí. Ìwọ náà mo invite ẹ kó o join graduation ceremony yàtọ̀ sí ìyẹn wá gba fọ́ọ̀mù tiẹ̀ náà. Àǹfààní aláìlẹ́gbẹ́ ni ìpàdé tọ́lá only communal service ni agbára olúwa ẹ mú bọ̀ nílé méjì méjì ni ìyẹn nìkan wá kọ́ gbogbo àwọn ọmọ wa pátápátá ni ó ṣe anniversary wọn ni agbára ọlọ́run á bá wọn yọ̀. Ìpàdé wẹ̀jẹ̀wẹ̀ mú wá gé kéèkì.
3: Engineer.
4: Bàbá mi o, èmi náà lẹ́rìí o, mo lẹ́rìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Ọlọ́run ń lò yín fún. Bàbá mi ò wo lé mi ni yín, mi ò jẹ́ fi ìgbà kankan fi yín sílẹ̀. Èmi náà lẹ́rìí o. Mo rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu Ọlọ́run nínú omi tá a lo omi mẹ́wàá. Bí mo ṣe dé ṣọ́ọ̀bù lánàá, àwọn tí wàá bá mi rajà ni wọ́n wá bá mi rajà. Bàbá mi mo tà lánàá o. Mo tà lánàá. Bí Ọlọ́run tún ṣe jẹ́rìí agbára ẹ̀ tó ń ro òjò ìbùkún, ó ń ro òjò àánú. Òjò yẹn ṣiṣẹ́ bí mo ṣe lomi yẹn tán mi ò lọ ṣẹ́ mi ò lo nǹkan kan fi wẹ̀ mo kàn fomi yẹn lásán mo fi wẹ̀ mo dà sórí mi. Mo wá mú anointing oil mo fi para mo wá sọ fún arúgbó ọjọ́ pé bàbá bí mo ṣe ń lọ ẹ̀mí mímọ́ wòlíì rẹ wọ́n ti súre sínú omi jẹ́rìí agbára rẹ̀. Mo dé ṣọ́ọ̀bù Ọlọ́run jẹ́rìí gbogbo agbára ẹ̀ ó fi agbára rẹ̀ ó fi agbára ẹ̀ hàn ó fi agbára ẹ̀ hàn ní gbogbo ọ̀nà ó yà mí lẹ́nu. Èmi tó jẹ́ pé tí n bá jókòó sí ṣọ́ọ̀bù nígbà mi báyìí kò ní sẹ́ni tó máa yà wájú mi. Àwọn èèyàn tí mi ò tiẹ̀ tó wá mọ̀ rí àwọn èèyàn tuntun mìíràn wọ́n wá ń rajà lọ́dọ̀ mi. Bàbá mi ẹ̀rí mi rèé o ẹ bá mi gbé o mo dúpẹ́ o omi yìí ṣiṣẹ́ tán bá ti ní oògùn lẹ́ ń ṣe oògùn yín ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ o ẹ bẹ̀rẹ̀ sí ń ṣe o mo ní ìgbàgbọ́ nínú oògùn yín tẹ̀ ń ṣe o ẹ bá mi gbé ẹ̀rí mi o mo ti máa ń send testimony ẹ̀ kí n gbé ẹ bá mi gbé tèmi o ẹ bá mi gbé o ẹ ṣeun bàbá mi ẹ ṣeun.

0: First of all, mo fe ki dada bi e gba ipe because won ma na so lojo Sunday. Adupe lowo yin gan sir, thank you very much for accepting the call. Thank you, God bless you. Lakoko oruko mi ni emi ni omo yin kekere yanyan lori afefe Adekunle Busayo Olamide idolu aserele laarin prayer omi 1 to 10 yen oni Sunday to tell Sunday service ta se ko to di pa bere program olomi yen egborin soke ni church mi le jo unlike me man jo gan praise and worship man jo gan oko to Jesus àwọn tó bá wà bí tí wọn máa dúró tí wọn máa ń bú mi kí ìwọ̀n yìí kí ló ti ẹ̀ ṣí ẹ̀ bọ́jọ́ Sunday yẹn mi ò jó torí pé inú mi ò dùn dáadáa mo ti ń lọ fún interview non-stop back to back up and front jẹ́ pé kankan kò bọ̀ sí after Sunday yẹn ṣá mo jáde gan nínú sáfíìsì lọ́jọ́ Sunday ni mi lè ṣe tán torí mo ń sunkún ní ìdẹ̀fẹ́ káwọn máa sọ pé kí ló ṣe mí kí ló ṣe mí mo jáde ni tí mo ń lọlé àyẹ̀wò ṣe di Monday tí mo ṣe gbà kọ́ọ̀lù kan tó ṣe ní kí n máa bo kìnìkan pé kí n wá reason 19 láì ṣe interview láì ṣe nǹkan kan ẹni tó ní ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ni aráàlú òyìnbó ni ó dẹ̀ ní ìdọ̀mọ́ urgently mo ṣáà lọ why tí mo wà ń bẹ́ẹ̀ tán ń yà mí pé ẹni tí ọ̀gá ní kó wá ó ti dé o wọ́n tún ṣe pè mí bí ibòmíì náà nìyẹn pé hello Mrs. Busayo congratulations you can now start at Greenfield microfinance bank kìnìkan ṣàgbà mẹsẹjì mo ṣáà sọ fáwọn yẹn pé mo bọ́ ń bọ pé mo ti dán so mo ṣáà mo dẹ̀ mo bèrè mo pe buhari ṣe pé iṣẹ́ méjì ló jáde lẹ́ẹ̀kan náà mi mọ èyí tí mo fẹ́ múnú méjèèjì because mo wà ní evangelism group náà so wọ́n ṣáà ní tọ́kàn mi bá ti mú ni kí n ṣe so mo ṣáà ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí finally mo dúpẹ́ lọ́wọ́ jésù lónìí olónìí náà why then gbàdúrà lọ́wọ́ again. Mo receive 60,000 lọ́wọ́ boyfriend mi and mo rántí pé last time tí mo gba yín sọ̀rọ̀ mo sọ fún yín pé last owó tí mo fẹ́ send yìí òun ni last ìdá mẹ́wàá mi cause I'm out of job mo ń sunkún nínú wẹ̀sùn tí yẹn mo rí ẹgbọ́ but nísìnyí mo dúpẹ́ lọ́wọ́ olúwa olúwa ti pèsè iṣẹ́ gidi fún mi mo dúpẹ́ lọ́wọ́ tí yín náà thank you for not letting us give up because at some point mo máa ń sunkún bí ṣége mi ń dá owó kan gidi kankan láti bí bóyá 2 months báyìí tí màmá dáwó báyìí màá ṣáà rún àdìde ní fún 500 but lónìí mo dúpẹ́ olúwa ò ṣe mo dúpẹ́ thank you very much daddy God bless you. Ẹ má máa dìtẹ̀ sí mú ní ipò ogunbọ̀ ẹ jẹ́ ẹ bá mi gbé.
1: Gbogbo ẹ̀yin ènìyàn dìde ẹ jẹ́ kí àwọn ènìyàn 250 kí wọ́n dìde wá náwó ẹ méjèèjì sókè wá ní bàbá sí ọ̀run àánú mi ibi tí mi ò fọkàn sí fún àlàjá ibi tí mi ò fọkàn sí fún ìrànlọ́wọ́ jẹ́ ìrànlọ́wọ́ jáde fún mi in the name of Jesus Christ. Ẹ gbé ẹsẹ̀ kejì síwájú ẹ náwó yẹn méjèèjì sókè ẹ ní bàbá òní ni sátọ̀dé jẹ́ oní iṣẹ́ eré ọjẹ́ fún mi mo fẹ́ gba ìròyìn ayọ̀ kó tó dalẹ́ kó tó dalé òní kó tó dalé ọ̀la ọlọ́run fún mi ní ìròyìn ayọ̀ bí gbogbo èèyàn òdìde mo jẹ́rìí ìwọ̀ òdìde ẹ̀yin 250 yẹ sọ́dàdúà bẹ́ẹ̀ ọlọ́run má jẹ̀mú ísírẹ́lì kó tó dalé ọ̀la sílẹ̀kùn fún mi náà ibi tí mi ò fọkàn sí fún àlàjà jẹ́ jáde fún mi in the name of Jesus Christ. Ẹ wá gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta ká tó máa lọ gbàdúrà méje yòókù lórí Facebook ẹ náwó yẹn sókè ẹ kígbe bàbá jẹ́ kí n tu àga ayọ̀ kọ́dún yóò tó parí jáwọn ọmọ mi ó tu àga ayọ̀ kọ́dún yóò tó parí mo bì ọ́ ni jẹ́ n tu àga ayọ̀ nítorí ikú Jésù àti àṣẹ rẹ̀ jẹ́ mi náà tu àga ayọ̀ in the name of Jesus Christ. Mo sọ tàṣẹ tẹ́wọ́ mo sọ pẹ̀lú àṣẹ ire àti àánú àti olùrànlọ́wọ́ kí wọ́n yálé ẹ̀ látòní lọ kí ìdùnnú kó ṣubú lu ayọ̀ ìgbéga lé ìgbéga ọlá lé ọlá ìdùnnú lé ìdùnnú in the name of Jesus Christ you are blessed in Jesus name. A tún lọ tẹ̀síwájú lórí testimony màá sì gbàdúà méje fún àwọn èèyàn láàárọ̀ yìí aago mẹ́fà sí aago méje ni lórí Facebook láàárọ̀ kùtùkùtù yìí Sunday ọmọ kẹjẹgbẹ bí mo ṣe ń sọ látàárọ̀ ìpàdé tọ́lá only communion service ni agbára olúwa ẹ mú bọ̀ nílé méjì méjì ni ìyẹn nìkan wá kọ́ gbogbo àwọn ọmọ wa pátápátá ni ó ṣe anniversary wọn ní agbára ọlọ́run aba won yo ipade we je we mu wa ge cake awa na nbe nbe ta ba won se ni yo dunpo enikan ni sawon agbalagba na je daada atagbalagba to mode ajo se iwo iso mo lowo bi e ni omo lemi na gogo se nje ti olohun be la se mo yo awon mo ge cake ni ola anniversary awon mode ni olohun ni jo mo re o yo so ni bi gogo eyan orubo ti awon 250 orubo bo se wa 1000 olohun jo je mi na ogbo ara mi ki nso eri a to fi se tola lori radio e je mo lo bo bo eyin 250 te fe se e kan mu nkan kan to yato e mu ida mewa yin to yato e to fi support e loni Saturday ka le so nipa ti e pe o nse won to le se account number church lele 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yin oba si wole elo eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank niyan Comfort Life Mission International niyan ni o tun gbe jade now kin to mo lo gbogbo eyan omo Olorun ti won bi loni ateyin omo Olorun te mark wedding anniversary yen wa kunle mo fe so tele si aye yin oni ni 23 number ti o se pin ni mo so tele si aye yin ibukun ti aye oni ba yin du ire to je ti yin nikan kemi mi mo ko gbe le yin lowo baba mama ibo se mark ojo ibi re o si opolopo odun laye ire ko mo tele o you will never have better last year odun to lo oni dajo odun to wa nu ile a eku ire gbogbo eyin te mark wedding anniversary yin na idunun ko mo subulu ayo ile yin oni baje in Jesus name God will bless you in the mighty name of Jesus. E ki gbe be se duro yen e mini testimony kan. E di kan ni woli ese bibeli wo la fe ka. Psalm 71 titi wo 76. Psalm 71 titi wo 76. E je mo lori YouTube, Facebook ati TikTok o dekunle e paraphrase. Gbogbo eyan mo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080 88 71 65 66. 080 88 71 65 66. E send the message ire atanu ko bayin e je mo lori Facebook. You are blessed. It is well with you.
2: I like it.
3: If you like the music we play for you,
4: that means we do it right.
3: We are simple like that.
2: I like it.
3: Super FM.
5: Rich boy.
6: Yeah.
5: Nothing do me.
6: Yeah.